0: ibùdó ìfọpo ìtó wà ní Warri àti ti Port Harcourt. Látàrí ọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ ọ̀kan lára olùgbé ní ìlú Yúrómì, Ọ̀gbẹ́ni Mark Ormond sọ wípé, n tó tíyàn lójú ni wípé, nígbà tí ẹyọ ẹnìkan lè dá ilé ìbùfọ epo sílẹ̀ lórílẹ̀-èdè yìí tó sì mójútó, kí wá ní káti gbọ́ ti orílẹ̀-èdè lápapọ̀ kí ilé ìbùfọpo wọn máa ṣekúṣekúṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó wá sọ wípé òun nírètí wípé bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn tí ètò ọrọ̀ ajé yóò sì gbé pẹ́ẹ́lí sí i, nítorí pé tí a bá lè máa rí epo ìfọ̀lábẹ́lé, a ní máa gbẹ́mìlé à ń kó epo wọ orílẹ̀-èdè wa mọ́. Ìpínlẹ̀ Edo gbọ́dọ̀ di ìpínlẹ̀ ńlá tí àwọn èèyàn yóò máa mú yangàn àti tí àwọn èèyàn yóò fẹ́ máa ṣe àfẹ́rí rẹ̀. Gómìnà Monday Okpebholo ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tí ó ń lọ ṣe àwọn àbẹ̀wò sí àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. Nígbà tí ó ń wo gbogbo àwọn òpópónà ńláńlá tí wọ́n ń ṣe àti àwọn àgbàrá tí ó lè máa dínà omi yalé tí ò ní jẹ́ kí omi máa yalé mọ́ tí àwọn ènìyàn ṣe, ó wá fi ìdùnnú rẹ̀ hàn nípa bíṣẹ́ náà ṣe ń lọ. Ní ìpínlẹ̀ Edo náà làwà, àwọn àjọ ọlọ́pàá ti kéde wípé àwọn ti dá ikọ̀ kan sílẹ̀ tí ó máa mójútó àwọn ajínigbé àti àwọn adigunjalè èyí tí wọ́n pè ní Violent Crime Response. Èyí ni ẹni tí ó jẹ́ kọmíṣánná àwọn ọlọ́pàá Ọ̀gbẹ́ni Monday Agbonika kéde ní ìlú Benin wípé àwọn eléyìí ni ó wà ní sẹpẹ́ fún àti dojú ìjà kọ àwọn ọba yìí jẹ́. Àjọ NUC àti Báǹkì Àgbáyé ti fọwọ́ sí ìwé àdéhùn olówó tó tó $5,550,000 láti fi ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè àti tún gbogbo àwọn ilé-ìwé yunifásitì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fún ìdàgbàsókè èyí tí yóò ṣe é fojú rí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tí ó jẹ́ akọ̀wé gbogbo àwọn ilé ẹ̀wọ̀ gíga yunifásitì lórílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀jọ̀gbọ́n Abdullahi Ribadu, òun ló sọ ọ̀rọ̀ yìí wípé ìgbésẹ̀ yìí ni láti gbé àwọn yunifásitì wa lárugẹ. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Well, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy, first from the local sport. Nigeria have clinched a total of 16 medals at the 2026 Confederation of African Cycling Para Track and Track African Championship in Abuja. The championship stage at the Moshood Abiola National Stadium brought together elite cyclists from across the continent, including Egypt, Kenya, South Africa, Algeria, and host Nigeria. In a separate news, Ademola Lookman scored the opening goal as Atletico Madrid secured qualification for the next season UEFA Champions League with a 2-1 victory over Osasuna on Wednesday. In another development, Remo Stars head coach Usman Abdullah is positive about his side chances of escaping relegation this season as they prepare for a trip to ARC rivals Bender Insurance in their final game of the season. This is the Beat of Sports from Esan Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and

0: Company Limited, a B, Agbai Iwona Ivan V. Otto Chinese, a da, Dobo Bebe Jada Menage Kilwoy, on a Lenri Ejada Lui Mena Savoko, O Otto Potakos B. Worry, Namega Goya Wenano Kisi Ikbeo Ba, Namega Ikuoy, any day to jar, be jar that may get okay. I wanna know say, Ekisabo, more on raw. I wanna. Otto Panda tie, now near me, Mr. Michael Moore. No rewoto room, Genya. On a chain, a mere a coiluna, that may yagi. A boat on Pabo to room in a or chain, bear me yagi. Ever will be baby, I'll toy will be. Or yaki don't need in a dam or. Yeah, I'm gonna chain a be able to reveal Otto Mana. Asa bolu, genya opakino, onada ji abi ari wo bi eni amena sa wukona. Beja ya mi oki mo emi eki ma, aki sabore emi eki ma sha, emi eki lo sema beja ki ame wuto Nigeria. Ota vivi, ori governor Monday upe wulu. Acho inu dene ni wukamuwa bihe, ta genya, Edo or chin a bi Acho no me. Genya or den chin or sogbon. Sande emine lu rebejan ne mon rebejan na megage oni akpo toma na chin or sensi or chonome or rebejan wo shano se. Or that type genya bi uho bi egage oluhu na rebejan. All that time, I better lose some year or war, Mamma Tio Evo. Then ya or that carry this to turn out a megagi, he jerry jack him there. I thought about that, or he, a banner banner review, or toy do. Is that me, him your so dark body in a Leon V. VCR Ju. Only Honori, him in a megagi sabor at home. I can make it here. Emo riboto bi otune do nebo nilemi iziga eki sabore si votori oni otuna eki mu dagbari na da chen ebe dagbari bi ede acho yi no deni nibo kamuwa bi hen votoy bini koi oni gbane gbina leon bi Mr. Monday Agbonika da John Oria Leona eveje nire mu ogbo bi otoy bini ota vivi Oyi, acho yi ne se de ane nwo ka muwa ebe hen. Ene koda lo nevi otoy. Uwa ebe rewe jan. Oni otu yi eda mu iwo kwete kwe otoy. Beja da me gange eki sabo loy. Uwa ebe no ne oki chin. Osok monji o rewe jan ki jorea. Ne ji uwa ebe ya jono sen. Oyi otu nan. Na leo wi NUC. Bi eni u. Eja da rigo jana kokun, ne voto agmoroja, eda aluona vi oto abuja. Bi ene kore wena. Eda taganya onda chi emina megage, oki ri ebe, eje da lwe uwaibe, chi emyesi. Ji evo reja. Eja da mi, eje da lwe uwaibe, oki je aja, no senda lwe, ebe ne do lwe, oki chi, ebe jano sen, ji, Ene luwe be, bebe jan, ibu kama, na imi mase mene jagbari li isan ba nukulas redi, me ed na fa waswa, bun ware kama.
1: Nde wonu ndi oma na ege nti. Oga abu oga koko wano ulo mba so ozi anye bu esan ba nukulas redi uroni. Onye cha koko wanke tabu mwa adachi zaram. Tupa ya maleti ha koko wa, onha nujuge, ura uroku ndi anho wala nye isi ha koko. NNPC abanyela aka n'ụlọ ọrụ China iji megharịa ụlọ ọrụ mmanụ. Okpolo kwuru na Edo ga-abụ obodo oge tupu oge ọchịchị ya agwụ. Ndị uwe ojii Edo hiwere otu ohere iji lụsampụ ọgụ. NUC na World Bank abanyela aka na nkwekọrịta nde $56. Ugbu a, kere akụkọ ụwa ndị ahụ ka ọha n'uju. NNPC ebinyela mkpekọrịta n'ụlọ ọrụ China iji megharịa ụlọ ọrụ mmanụ Port Harcourt na Warri ka ha malite ịrụ ọrụ ọzọ. Ụfọdụ ndị Naịjirịa kwuru na ọ bụ ihe ihere na ụlọ ọrụ mmanụ gọọmenti anaghị arụ ọrụ nke ọma, ma ha nwere olileanya na mmegharị ọhụrụ a ga-enyere ibelata ọrụ ahịa mmanụ na ihe ndị ọzọ. Gọvanọ Mondo Kpoholo kwuru na Edo ga-abụ obodo oge a tupu ọchịchị ya mbụ agwụ, ka ọrụ ụzọ na mgbochi mbuze mmiri na-aga n'ihu. Ndị uwe ojii Edo hiwere otu ohiri a na-akpọ Violent Crime Response Unit VCRU iji lụsa ikpo mmadụ n'ike na mpụ ike ọgụ n'ime steeti ahụ. National University Commission na World Bank ebinyela mkpekọrịta nde $65 iji kwalite ezigbo nchekwa na mkpụrụ dị mma n'ụlọ akwụkwọ mahadum Naịjirịa. Ngwanụ ka anyị laghachi n'okwu ndị ahụ wọrọ anyị isi akụkọ. NNPC abịanyela aka n'ụlọ ọrụ China iji megharịa ụlọ ọrụ mmanụ. Okpoholo kwuru na Edo ga-abụ obodo oge tupu oge ọchịchị ya agwụ. Ndị uwe ojii Edo ehiwere otu ohiri iji lụsa mpụ ọgụ. NUC na World Bank abịanyela aka n'ụlọ na-ekpekọrịta nde $65. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa ka hụrụ ọnụ. Ndalụnụ maka ige ntị. Ka emesịa.
2: Dede wò yí, àsìkò bí ọjọ́ ṣe rí, gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Ishamba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròpù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn akọ. Àjọ tó mójútó èrò ètò gbòkègbodò ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè yìí, ìyẹn NNPC, ti fi ọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn ilé-iṣẹ́ méjì kan láti ilẹ̀ China láti ṣe àjíǹde àwọn ibùdó fọpo wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Edo gbọ́dọ̀ di ìlú àmúyangàn àti ìlú tí àwọn èèyàn ó máa ṣe àfẹ́rí rẹ̀ kí n tó padà àbí kí n tó ṣetán ní ìgbà àkọ́kọ́ mi lórí apèrè. Gómìnà ìpínlẹ̀ Edo ló ṣàlàyé ọ̀rọ̀ yìí. Àjọ NUC, ìyẹn National Universities Commission, ti fi ọwọ́ sí ìwé àdéhùn owó tó tó bílíọ̀nù lọ́nà 65 owó dọ́là láti fi ṣe àwọn àkànṣe iṣẹ́ àti ìgbélárugẹ àwọn ilé ẹ̀kọ́ yunifásitì orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NNPC ti fọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ńláńlá méjì kan láti ilẹ̀ China láti ṣe àjíǹde àwọn ibùfọpo wa méjì ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ibùdó ìfọpo tó wà ní Warri àti ti Port Harcourt. Látàrí ọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ ọ̀kan lára olùgbé ní ìlú Yúròmì, Ọ̀gbẹ́ni Mark Ọmọ, sọ wípé n tó tíyàn lójú ni wípé nígbàtí ẹyọ ẹnìkan lè dá ilé ìbùfọ epo sílẹ̀ lórílẹ̀-èdè yìí tó sì mójútó, kí wá ní káti gbọ́ ti orílẹ̀-èdè lápapọ̀ kí ilé ìbùfọpo wọn máa ṣekúṣekúṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó wá sọ wípé òun nírètí wípé bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn ti eto oro aje yo si gbepe li si nitori pe ti a ba le ma ri epo ifola bele a ni ma gbemi le anko epo wo orilede wa mo ipinle edo gbodo di ipinle nla ti awon eyan yo ma mu yangan ati ti awon eyan yo fe ma se afeeri re Gomina, Monday, Okwebolo, Salah, Yoroshi.